àti ngbé wọn ní kaná tó ń bọ̀ lọ́ta èwo tún ni ti rúgbọ́n fún lórí ìwúndíà àti ngbé wọn ní kaná tó ń bọ̀ lọ́ta èwo tún ni ti rúgbọ́n fún lórí ìwúndíà wọ́n fi bàjẹ́ ṣayọ̀ wọ́n láwọn ń ṣẹ̀ṣọ́ wọ́n bá fọ̀dà pupa pété tán wọ́n bẹ̀rù sí pèpé kí wọ́n á máa wò mọ̀lámọ́lá àwọn tàṣọ fún níjọ́ sí tán gbàṣẹ́ ráyé wọn lóde wọ́n ti fògùn bójú wọ́n ti di kọ̀ǹdẹ̀ wọ́n ti tún gba nọ́mbà aláwọ̀ ewé àwọn tàṣọ fún níjọ́ sí tán gbàṣẹ́ ráyé wọn lóde wọ́n ti fògùn bójú wọ́n ti di kọ̀ǹdẹ̀.